0: tilẹ̀ jẹ́ pé mò ń ja ìjà rere ti ìgbàgbọ́ lójoojúmọ́, mò ń tiraka, mò ń sá eré ìje náà.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.

0: ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹni

Àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́bọ̀ Jésù kí gbogbo ẹni tó dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Ó dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la, bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jí. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún, ẹni tí ó káyà máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́, a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun ta lè ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lè ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lè ń wá yes wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ a fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ̀mí ṣẹmẹlé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣẹmẹlé ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣẹmẹlé ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ṣẹmẹlé òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣẹmẹlé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ wà. Ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni apẹ́jọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ káyé wọn ẹ jẹ́ àmọ́ nǹkan tí ẹ ń ṣe ń bẹ̀ orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀ láì pẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò Ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sarah ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run a ní ìdí agbára Ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mi lè ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti paṣẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà ntoba mo ti o ba da eni kan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi se ki egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba
1: this is apostolic
0: yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da

0: bó tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi, ẹ máa ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú Jésù Olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán, wọ́n ti gbàgbọ́ parí nù, ṣùgbọ́n ìyanu ló jẹ́. Ọba àwọn ọba lákòókò tẹ́nìkankan fọkàn sí, ọba àwọn ọba jí dìde ńlẹ̀, àdìtú Olódùmarè. Iṣẹ́ àwọn apọ́sítélì lórí kẹni ń bẹ̀ yẹn. Ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn. Àtọ̀pàpọ̀ọ́sú. Bí a ti ń wo, a gbé sókè. Àwọ̀ sánmọ̀ gba Jésù kúrò lójú àwọn oníyẹ̀yẹ́ tó ń wò ó. Bí a ti tẹ̀jú mọ́ ojú ọ̀run. Yes. Bó ti re òkè, kíyèsí. Wọ́n dúró létí ọ̀dọ́ wọn. Kí ló dé tẹ́ fi dúró tẹ̀ ń wòkè? Jésù náà yìí. Hallelujah, hallelujah. Gbogbo àwọn olùsọ tí wọ́n ní wọ́n mọ̀ sọ ọba àwọn ọba. Ìgbà tí ọba àwọn ọba yóò jí dìde ńlẹ̀, níṣe làwọn gan síbẹ̀. Ọ̀tá tó ń sọ yóò gan. Mọ̀lẹ́ ẹ̀fẹ́ kámi yẹn lágbára o. Mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ́ sí, ó máa gan. So a ní ìdí agbára Jésù nígbà òpin yìí. Nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan. Nínú ìwé Mátíù ní orí 20:8. Ẹ̀ka ẹsẹ̀ méjì ń bẹ̀ o. Bá a wo títóbi agbára Jésù Olúwa. Mátíù 28:1-2. Ẹ fọ́n sókè ẹ sọ̀rọ̀ gidi. Bẹ́ẹ̀ ni. Látọ̀run. Ó yí òkúta kúrò náà lẹ́nu ọ̀nà. Ó jókòó lé. Wọ́n wá rìrì. Ó tó. Ẹ̀rù tí ń bẹ lára Jésù Olúwa. Bá a bá ṣe gbàgbọ́ dáadáa. Ẹ̀rù yẹn lọ yẹ kọ́ wà lára wa sá. Nínú ìwé Jòhánù ní orí 14 ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín. Ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́. Irú iṣẹ́ tèmi ń ṣe. Lòun náà yóò ṣe. Àní iṣẹ́ tó tóbi jù wọ̀nyí lọ. Torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o. Sọ́dọ̀ bàbá. Tó gbogbo àwa tá a wà ń bínú, a kì í ṣe ènìyàn lásán. Ẹ já gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán. Torí a fẹ́ máa lọ ká máa padà. Kẹ́ni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o. Agbára Ọlọ́run. Agbára la fẹ́ béèrè fún. Gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bíi Júdásì bíi nǹkan kan. Toró náà lọ́mọ gbogbo ẹ̀. Orí òkè ibi tí Jésù Olúwa máa ń fara mọ́. Ibi tó gbé máa ń gbàdúrà. Ó jẹ́ wọn ọmọ. Bí bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀jẹ̀ ṣáájú yín, ẹni mọ ọmọ dáadáa ni. Bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn, ẹni tó mọ̀ ọ́, tó mọ̀ mí tó ń rọjọ́ wá kiri, kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa. Irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára Ọlọ́run. Torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà? Ọwọ́ Jésù nìkan ló wà. Lòdì ẹ̀sẹ̀ nìkankan tá a ṣẹmẹlé ju Jésù yẹn lọ. Ó ṣe pàtàkì o. Ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa. Ní àkókò kan sẹ́yìn, mo wà nínú ilé lórí 3 Star. Mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni. Mo wá rí wípé àwọn ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀bọ mi mọ bí wọ́n ṣe dọ́wọ́ wọn.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Wọ́n yọ mí bùbá. Orí 3 Star tí mi náà wà yẹn, mò ń forí gbàdúrà. Mò ń forí gbàdúrà. Òjijì mo gbọ́ gbàá tí wọ́n yẹ̀ bá yẹn. Nínú ìfìdìfọ̀ ni bá yẹ bá mi. Ṣùgbọ́n gbà tí mo jí, dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀, mo dábẹ̀ mọ̀ nígbà tí mo jí yẹn. Ẹ̀mí Ọlọ́run wá ń sọ fún mi.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni pé kò dẹ̀ kú àlùmọ́ ni. Olúwa sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ. Gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà. Torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ofe dawo le nkan ri aya re nja agbara lo ni bagbara ba de ko si to dawo le ti oni te sibo ti oni te si waju odidi odun merin lori ijo kan soso eyan merin odun merin lori ijo kan eyan merin inu amere ri baba ngbadu enikan sun enikan wo tan enikan lo ri to le mewa enikan joko kale olohun ni pariwo mo tẹ́ẹ̀mọ̀ pé bá tọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbì báàgì yọ ọmọ bá tiẹ̀ lọ. Bágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ìlú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ṣágbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ lọ mú nǹkan wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníyàn àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ yín ló tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ ni mo fẹ lò àwọn èèyàn ọlọrun ti ṣàdúrà fún wa ẹtì ọrọ àṣẹ tó kàn mí a gbọdọ béèrè agbára kí n tó bẹrẹ ọrọ àṣẹ yẹn.